0: 4:30 a.m. every day. Ayo, ni temi ti elo jojuma. Ame.
1: O go ma ni fun Olorun loke. Fun gbogbo kan ti olugbo. Ti won gbo mi ka kiri gbogbo ile di agba laye.
2: Na dey listen to so get.
1: Eh, ba dupe lowo ni majemu. Dupe lowo baba mi. Dupe lowo baba. Ki lo ni majemu ni ka se. Kan wo wo ebi e susu ninu ile. Ko ki pe laipe. Orele ka sele. So be si eni meje. Ba ipe ni meta lo wa nule re. So pe bayi ni Oluwa wi, mo rere kan ma sele. A be gbogbo pe losu kejo. Bo ti wa so be si ebi si ara nule re. Ma gbagbe pe baba mi ti je ko ri Saturday akoko ninu osu kejo. Wo bi kan ti mo ni ko se yen so tele rere. Si aye eni to ejo ngbele omo re ko so si e ki wona so so mo e. Koko so sa ya ka ya no so so ko. Ko so so ko e. Se la de se bo ti wa miyanju to so so tele yen. Ti baba mi ti fe lo fe lati Saturday akoko. Ma dupe pe baba mi je ko ri ojo kejo. Ojo kejo ninu osu kejo o ma ni agbara 2026 gbogbo eyin kan te ba le furugi mejo mejo eyin eyan wo bi eyin eyan just 150 people te le furugi mejo mejo e kiesi ninu ohun ti baba mi ran mi bo ba se nkan ti da se pati wa pari e bo ba le nkan kan wa ri mu baba mi je ko ri ojo kejo ninu osu kejo mo mi bo ti wa ndupe to yin ya jo haleluya la meji ati ogo meji ka fi dupe lowo baba mi baba re oba to je ko ri ojo kejo ninu osu kejo wo bi bo ti wa gbaradi ma pe bi parapoju lu mo si nitu bo ti pe mi na ni woli ti e ti mo ola re waju olagbe mi jp anu ni mo ri gba kini baba mi arugbo ojo ni ka jo sodo ni to wuro ya mi di enu akoko re ya jo ni na ju emi ka gbo ntun ni ma je mu ni to ni fu gbogbo wa leni ta pe ni ojo kejo inu osu kejo 26 baga joko re so bi ja jo ni naju ka gbo ti baba mi ni fun gbogbo kan oya Matthew ori kankanla verse 28 kilo
3: e wa sodo mi
1: e wa si odo mi
3: gbogbo eyin tin sise
1: gbogbo eyin tin sise
3: ti a de ru wiwole lori
1: ti a de ori gbogbo nta so yen aye lo dile lori olorun ko ti a de ru wiwole lori yes
3: emi o fi simi fun yin
1: olorun ma fun yin nisimi mama so ngbo biti biti eri oniruru eri awon ti ai mo ya awon to ti ni wo bi ti won ti ni eje ruru ti won o ni mo ai mo ya awon wo bi te ti ndu ti o foloju ti won ti riran wo bi oni e wa ohun yo fun yin ni isimi iwo na po ninu ailera to wa ko wa gba isimi lodo Jesu oya
3: Egba
1: ajaga mi si orun yin.
3: Ki
1: e si ko eko lodo mi.
3: Nitori oninu tutu.
1: Oninu tutu.
3: Ati onirele.
1: Onirele.
3: Okan ni emi.
1: Lo okan ni emi.
3: Emi o ri isimi fun okan yin.
1: Ma gbo. Jesu nu ma ri isimi fun okan e. Iwo na ma bo ki oko e le ni isimi ti lai lai. Oya.
3: Nitori ajaga mi rorun.
1: Ajaga mi rorun.
3: Eru mi si fuye.
1: Eru mi fuye. Jesu pe e ma bo. Oni ajaga hun eru mu fuye je ko be gbe hun ti aye gbe si e lori hun ti aye gbe si e lori wo ma bo Jesu setan lati be gbe ku Luke chapter 10 verse 21
3: kilo ni wakati kan na
1: ni wakati
3: Jesu yo ninu emi mimo
1: Jesu yo ninu emi mimo
3: o si wi pe
1: o wi pe
3: mo dupe lowo re baba
1: mo dupe lowo re baba
3: Olorun orun
1: Olorun orun
3: aye ati oluwa orun ati aye
1: oluwa orun ati aye
3: pe
1: pe
3: iwo pa nkan won
1: iwo pa nkan won imo
3: ku lodo awon ologbon ati amoye
1: ma gbo ku lodo ologbon ati amoye
3: iwo fi won fun awon omo owo
1: o fi won fun awon omo owo
3: beni
1: beni
3: baba
1: baba
3: beni a si ya beni o si ye ni oju re
1: beni o si ye ni o pa won imo fun awon ologbon ati awon amoye be lo si ye ni oju re mommy ma gbe ajaga ti won gbe le lori yen ma gbe eni kan wa ton pe ni Jesu olugbara ti o fun ni isin ona ti fun loko to ju gbogbo oruko lo pe ni oruko Jesu gbogbo ku ma wo le pa ko ma je pe Jesu ni kan ma ni orun ati aye ma bo laaro ki la o wa ti pari e ona ni gbalemi re nje o ti gba Jesu gẹ́gẹ́ bí olúwa tó lùgbàdà wọ́n sáti fàyè ẹ̀ fún jésù lógún máa ṣẹ́ Proverbs 28 verse 13.
3: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀
1: mọ́lẹ̀
3: kì yóò ṣe rere
1: ṣùgbọ́n
3: ẹnikẹ́ni tó
1: jẹ́wọ́
3: tó
1: kọ̀ sílẹ̀
3: yóò rí àánú
1: ṣùgbọ́n ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó kọ̀ sílẹ̀ yóò rí àánú kọ búburú ọwọ́ ẹlẹ́kọ̀ọ́ káwọ́ ẹ̀ kí wọn náà lè rí àánú níbi tá a dé já lọ gbàdúrà wàá máa kígbe aṣọ òṣìtáyé bọ́ sí mi lọ́rùn olúwa fi iná bọ̀ ó yà dú iye lóbò andà ló prado sọ jésù olúwa wa ibi tá a dé gbé omi ilẹ̀ omi àti iyọ̀ ni mo fẹ́ lò láàárọ̀ orúkọ jésù ọwọ́ iná wọbẹ̀ gbogbo òṣì tó ti wọnú ayé wa omi àti iyọ̀ mo lò bí agbára ọlọ́run ni ó yà tú jáde kó o dẹ̀ fayọ̀ dúpẹ́ jésù olúwa wa amen bámi kan psalm 9 síbẹ̀ ó ṣe ajáde bó ti ń ka lòṣì bá a jáde kúrò lára ẹ ni wàá padà wàá fi ayọ̀ pípa ọpẹ bá a ka psalm 130 sí bó ti ń ka wàá ní ẹ̀rí kan tó ò ní rí bá a ka psalm 3 sí ibẹ̀ lógún yẹn wọlé sí jésù olúwa wa amen níbi tá a dé gbọ̀kàn jájòkó ẹjì ní àgbé alọ́dé agbára. Clement what?
4: Tina
1: from Ogun State.
4: Yes,
1: what did you see that
4: last
1: surprised you?
4: Year, I came here with my daughter. She
1: I'm a girl, last year, one hour big pelu omo awon.
4: She deliver the baby go back.
1: Ono bimo omo pada. Yes.
4: So I brought her here.
1: Ona o tu wa mu pada wa sibi.
4: You prayed and you tell her that by this time September she will deliver another baby.
1: Egbo oni mo wa so pe by this time September o ma tun bi omo mi.
4: So by the grace of God she's in on now.
1: Won do wa no yin o.
4: Expecting baby by that September.
1: Won that September ti mo so e gan ni won fun date ko ma bimo. Egberi Clementina Latogun State. Iya yen lo mu omo e wa nigba to wa ninu oyun. Mo gbadura lojo na. Mo so iran n toluwa so. Nígbà tó máa bímọ ọmọ yẹn ò sí mọ́ ọmọ yẹn kú ìyá yẹn tó wá mú padà wá mo ti mu dé mo tún gbàdúrà mo ní kó kọ́lẹ̀ ní last year ni o mo ló máa bímọ mi ní September mọ́mì ọ̀tọ̀ ní kéèyàn rí rẹ̀ ọ̀tọ̀ ní kéèyàn ní solution ló gbé ọmọ ìyá yìí jáde mọ́mì kété ọmọ yẹn bá tún lóyún pàtó ní dókítà máa fún ní déètì wọ́n fún ní September gangan tí ẹ̀mí ọlọ́run sọ ní last year mọ́mì ta ló ń bímọ tó ń kú orí ọ̀fọ̀ tí ọmọ ìyá Clementina rígbà ìwọ náà rígbà ò ní bímọ kó tún kú mọ́ ìyá yẹn wá padà wá látàfìfì mórí ọlọ́run láti jẹ́rìí fún ayé mo wí bí wòlíì ọmọ ò ní kú mọ́ iye ló máa yìí jésù olúwa wa àmì níbi tá a dé wọ fẹ́fẹ́ ríránṣẹ́ fẹ́ máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù dandan lọ́sẹ̀ẹ̀sẹ̀ ìwọ náà bá fi ránṣẹ́ sí WhatsApp number tó máa pè fún ẹ méjì náà pè fún ẹ ó yá.
3: 08033462860.
1: Bámi jájọ fojúrò ojú ní WhatsApp number yẹn ó dẹ̀ máa dára fún ẹ ojú òní ti ẹ Jésù olúwa wa àmì. Má gbàgbé ìpàdé àárọ̀ Healing Pool of Bethesda Sátidé àkọ́kọ́ gbogbo ẹni tó ní àìlera àbí tó ń wojú Ọlọ́run fọ́mọ àbí tó yún máa ń dìgbà bàjẹ́ lára ẹ ìwọ náà wàá gbọ́ ìníjọ́jú àsọtẹ́lẹ̀ wàá gbà sọtẹ́lẹ̀ kan tí ó yà yí ẹ padà tó fi mọ̀ pé lóòótọ́ lọ́lọ́run wà láàyè aago méje ni ó bẹ̀rẹ̀ parí láago mọ́kànlá lẹ́yìn náà ni fojúrojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbọ́ mi tó ń rí mi máa bọ̀ nínú ìpàdé ẹmọ ló ti gbọ́ mi ọmọlé máa bọ̀ orílẹ̀ agége wọn náà rí pé wà ń bẹ agbọ́ ti kúyọ̀ wọn mọ́tò tó ń lọ sí yàrá pàjá bọ́lẹ̀ ní yàrá odò fẹsẹ̀ rìn wọlé nàmbà 5 victor láàyè abẹnú gbogbo ẹyin tó ẹ gbọ́ mi pátápátá sango ojú òre atanyana yẹn sí ìwọ náà máa bọ̀ gbogbo ẹyin tó ẹ gbọ́ aníbàdà gbèsè ẹmọdà kú tọ́nu abúlé ẹgbà ẹkọrọ ìwọ náà máa bọ̀ kọ́mándì kan tún ìdímù kí ló ń dúró ṣe alímọ̀ṣọ́ máa bọ̀ gbogbo ẹyin tó ẹ gbọ́ aláàánú akówọ́njọ́ dọ̀pẹ̀mú máa bọ̀ ìkẹjà oṣòdì mushin challenge máa bọ̀ Bálẹ́ndé mọ́tò tó lọ sí yàrá ìpàjà bọ́ọ̀lẹ̀ ní under bridge yẹn opposite yẹn ni kò fòrò sí ọlọ́kadà kúnmẹ̀ bọ́kadà kan pò ń lọ sí ìyànà odò number 5 victor láyà abẹnú àwùjọ fàyọ pàdé yóò sì dára fún ẹ jésù olúwa wa àmì gbogbo ẹyin tẹ́ ò lè ṣe kẹ́ ẹ má ràn wá lọ́wọ́ ẹ lọ ga láyé be ti ran wa lowo e o ni so kankan ohun ko won ni bo sonu lowo yin lodun yin losu yo si dara fun Jesu Oluwa amen irugbin Solomon iwo na ba fun 2000 awon kan so 5 or 10 bo ti san o pada jeri 1000 cow Solomon fi rubo lori pepe 1 Kings chapter 3 iwo na se bo ti se yen ni eri ka bo si e lowo obi bo ti se ma kesi bo ba ti se eri kan lati bo si wo na lowo eyin package rugbe abiamo wa ni mo ti jiya lori omo mi o gboro to fi ojo ale wa kisa abi ma sagbeje lori omo ti mo ti se jiya omo ele ko toju edaju ogbodojo ale won na ba se 1005 fun ti e ko fun tomo yen anoint ori ere ko to anoint awon omo yen isele asele wa de fayo dupe nikan ni kini account number access bank ni ba ko si 00960742211 access bank olarewaju solomon olagbemi enikan nwo ti ri ko 00960742211 access bank olarewaju solomon olagbemi bo tin fi si o mo gbadua fun wa ti dile re o mo bi o ni son kon isu ni gbon kan ni danu mo lewo yo si dara fun Jesu Oluwa ko ba tin bi si pe mi kin gbadua fun wa ti dile re ro ba so meji na ni na ma pe fun e ti pe mi kin de gbadua fun wa ti dile re o de le mo appointment date na tori ero ba so ya
3: 080
1: yes
3: 26
1: yes
3: 61 36 10
1: I took a leg
3: 080 26 61 36 10
1: Oh yeah, I took a kg
3: 080 33 46 2861
1: I took a leg
3: 080 33 46 2861
1: Oh my dear, I phone you on Bami soro Mo be a loru kolon Iwa kong be on ju Ko je ka jo foju roju nibe o de ma dara fun oju oni ti Jesu Oluwa wa kina o fi pari e ore ni o idame wa nbe lowo re won na ba fu dam furugbin idame wa re ka fi se tola o be loruko Olorun oni freedom mi ba ni se fere si orun sile to bege ti ajo ni le gba ibuku won na lati de ni ibuku losu ya ti ni odun ba se kungan to ma so ni pe wa mo fe de ni ibuku ikeji rugbin kan wa lowo lati ma fi ro program lowo we are starting meji meta merin ba se enikan tun wa so pe ko fe ma so wo redo won na le tun le san boya ko fe ka bo si pele mi ba san bo tin san oju oni ti enikan ni kini account number gtb bank o ya ma call 00164997 23 gtb olarewaju solomon olagbemi enikan wo ti ri ko 00164997 23 gtb olarewaju solomon olagbemi bo tin fi somo ni kuma lori ayore oni dibaje Jesu Oluwa wa amen to ba tin fi si pe mi kin gbadua fun ma gbagbe pe saturday meje kan ma be leni sunday meje kan lola o de ma ni agbara monday meje kan ni lufo wednesday meje kan ni lufo thursday meje kan ni yana paja o de ma ni agbara won na ri po wa nbe won bi ta ba ti ku nbi a lo program laaro yi jajo pade kemi ati e pade nbe mo mi o de ma dara fun ma wa gbagbe pe apala koko yi bakan lo lo Jesu Oluwa wa amen
5: from Lagos this is
6: Jordan
7: 105.5 FM this is Jordan 105.5
8: station with the voice for entrepreneurs

0: This is Jordan 105.5.
1: Station with the voice for entrepreneurs.
2: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kì í ṣọ̀rọ̀ ẹnu lásọ̀ ìgbésẹ̀ nínú ẹ̀mí ni èrè díẹ̀ rí tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ayé rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà agbára mi fún mi special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù ṣílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ ti lọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka ilé-iṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí ọ́fíìsì fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ gbàgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tù ọ lọ́wọ́ má gbẹ́yìn o.

0: bá ló ká sí ó tóbi gan iṣẹ́ yẹ kékeré ẹnu ẹgbù ṣọṣọ ẹnu ẹyẹ yẹn gùn ó wà bẹ́ ó ti wíìkì èmi ti mọ̀ pé nígbà tí mo ti débẹ̀ tí mo ti rí mu ní ìyẹ̀pẹ̀ ti ṣiṣẹ́ ó ti bá mi wíìkì ẹyẹ yìí kábí báyìí ó ṣàgbéra ó fò kò lè fò tó bẹ́ẹ̀ ó kàn fò lọ sí the other side ṣọ́ọ̀bù mi yẹn ó dúró sẹ́gbẹ̀ẹ́ gíláàsì kan níbi fámọ́sì kan báyìí mo wá fẹ́ pa mọ́ bẹ̀bọ̀ tí n bá ní kí n pa mo lè fọ́ gíláàsì ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù mo wá padà wá pray síbi tó ti kúrò mo dẹ̀ àná ti bẹ̀ mo ti bá bísínẹ́sì mi lọ́n tèmi ó wá dọ̀sán ní nǹkan bí 2:00 ló bá tún padà wá sí dá pòsíṣàn tó ti kúrò yẹn bẹ̀ ni èmi dẹ̀ jókòó sí sáìdì ibẹ̀ bó ṣe ń fòbọ̀ pàràràrà báyìí ó kàn fìyẹ gbá ojú mi kan ó fìyẹ ẹ̀ kan fi gbá ojú mi ó wá fò wá jábọ́ lulẹ̀ ní ti ẹ̀ ń sọ pé kílele àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tán rí ẹyẹ yẹn láàárọ̀ náà wá ń sọ fún mi wípé ẹyẹ àárọ̀ ni ẹyẹ àárọ̀ ni mo wá ní oúnjẹ àná bá fi hàn mí ibi tó pa tó wà ọlọ́run wá fún mi pa mo wá gbé òkúta mo wá fi pa mọ́ bẹ̀ ó tóbi gan kì í ṣe ẹyẹ kékeré ẹyẹ yẹn tóbi gan so mo wá snap ẹ̀ mo ṣe pa tán mo wá send ẹ̀ sí pastor mi lẹ́yìn ìgbà tó dilẹ̀ iṣu tí mo close mo wá finá sí mo wá jó ojú ẹyẹ yẹn mo wá tó kúrò ní ṣọ́ọ̀bù mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orin tí ọlọ́run ṣe nínú ayé mi praise the lord.
1: My daddy sir, ẹ kú àtàrọ sir, ẹ sà dájú ẹ wo alágbá nígbà mi yẹn tó ṣiṣẹ́ iyẹ̀pẹ̀ sí ṣọ́ọ̀bù ẹ̀ tí tẹ́yẹ yẹn tí mo sẹ́ni testimony ẹ̀ gbà tó tún máa délé láti service lẹ́nu ká parí service tó máa délé ọ̀run kan lọ́dọ̀ ń lonú compound ilé wọn ni níbi ẹnu ọ̀nà àti wọnú ilé wọn gangan lélẹ̀ nígbà tó wọnú compound àti wọ ibi pálọ̀ wọn gbà nǹkan tó bá ń bẹ̀ lélẹ̀ wọn bá orí lára láǹgbá yìí bẹ̀rẹ̀ síbẹ̀ láàárọ̀ gbà tó máa padà délé ni wọ́n bá kò sórí ńbẹ̀ nǹkan tó tún rí lélẹ̀ sá.
2: sọ pé olúwa.
3: olúwa.
2: irú àbàmì wo ni mò ń bá gbélé.
3: irú àbàmì wo ni mò ń bá gbélé.
2: olúwa.
3: olúwa.
2: finá lè jáde.
3: finá lè jáde.
2: oya oya dúà.
3: orúkọ jésù. orúkọ jésù. orúkọ jésù. ẹ̀ẹ́dì máa wò.
2: kini bẹla bẹ òrùlé mi.
3: kini bẹla bẹ òrùlé mi.
2: tó ń yọ mi lẹnu.
3: tó ń yọ mi lẹnu.
2: iná ọlọ́run o.
3: iná ọlọ́run
2: o. oya lè jáde.
3: oya lè jáde.
2: oya àdúrà.
3: orúkọ jésù. orúkọ jésù. orúkọ jésù. ẹ̀mí mímọ́ o.
2: ayé kò ní bẹ̀rẹ̀ bọ̀
3: adìyà. kini bẹ̀rẹ̀ bọ̀
2: òrùlé mi. mo kà ń bùrẹ̀ ṣe é rí kàwé. wà á dùnmọ̀ kẹjá
4: The Jordan Night Show, and today we'll.
2: Egbo, mo sọ fun agba yen, mo ni awon kankan be je pe yo mo rin lori orule o de ni ri be go aja yen ni bambe invisible ni won won ma wa nu yara bo to ni mo nigba mi wo ka poke bi kankan re bo o wo be ki lo re bo wo gan mo nigba miran ale bo kini kan ji tó bá wọ ẹkùn ló pé ò ní rí àwọn kan bà mí bẹ́ẹ̀ a máa wà anádìsọ jẹ pé breaker oil tọ́lá àti òróró pupa yẹn ó gbọ́dọ̀ mí sí ẹ̀ oh my god ó gbọ́dọ̀ mí sí ẹ̀ ó ṣe pàtàkì kàgá orí mi dà mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹni bá gbàgbọ́ abàmì ogun ti ń bẹnu láyé rẹ ti ń bẹ bí iṣẹ́ rẹ tí ó jẹ́ kó gùn rẹ ó yọ tó ń di ìgbìyànjú rẹ lọ́wọ́ mo pa lásán iná lẹ́jáde in the name of Jesus jáwé wo mímọ́ mo wà lówó àwọn ọba ọba kejì orí kẹfà ẹ bá mi wo ohun tí ẹsẹ̀ kejì wí ọba kejì orí kẹfà ẹsẹ̀ kejì yes.
5: jẹ́ kí àwa kí ó lọ.
2: jẹ́ kí àwa kó lọ.
5: àwa bẹ̀ ọ́.
2: àwa bẹ̀ ọ́.
5: sí jọ́dánì.
2: yes.
5: kí olúkúlùkù wa kí ó mú ìtì igi kọ̀ọ̀kan wá.
2: yes.
5: sì jẹ́ kí àwa kí ó ṣe ibìkan tí àwa ò máa gbé.
2: ìgbésẹ̀ nìyẹn wọ́n ti kà ní verse 1 pé àyè ha ní 2 wọ́n take a step gbogbo tó bá bẹ́ẹ̀ ṣe láyé you need to take a step ó lè dá sí tó bá gbégbèsẹ̀ ìgbà yàrá sí yọrí wá o ti gbọ́ lọ́la pé programme àkànṣe wà wọ́n dẹ̀ fún ọ ní òróró méjì òórùn yẹn ó yí kì í ṣe ordinary oil o kò ń serú kan o ìgbésẹ̀ ni pé èmi náà dé bẹ́ẹ̀ ẹnìkan tó ń pẹ́ lákùrẹ́ àní sọ́ọ̀ṣì bẹ́ẹ̀ mú láàánú.

0: yóò tún ti máa ní ìrí ìfọwọ́kọ lọ́rùn láti gba àṣẹ àtàgbára fún àṣeyọrí lọ́sẹ̀ tuntun. Wọ́n ní ìmọ̀ àti wádé ní yìí òní ní ọlọ́run sọ fún pé gbogbo ẹni máa bára hàn lọ́jọ́ Sunday. Òun máa bá wọn dámọ̀ jẹ́mu àṣeyọrí ní ìrìn àjò ọ̀sẹ̀ yìí o. Gbogbo agbára tó ń jẹ́ òṣìṣẹ́ bí erin jẹjẹ ìlérí lọ́wọ́ iná àdúrà máa tẹ̀. Ìwọ máa dòmìnira. Wà á gba àṣẹ tó ń ṣàṣeyọrí ní gbogbo ọ̀nà. Àpá wòlíì máa jẹ́mu àtàwọn olórin àmì ló máa pẹ̀lú wòlíì. Máa ti wádé ní yìí òní ṣiṣẹ́ ìrìnṣẹ́ tí bàbá ó sì máa pàṣẹ. Àṣeyọrí sáyé gbogbo aládùúwà. Látàgò méje òwúrọ̀ nínú ìjọ The New Gas Glory Ministry 712. Àlọ́ọ̀gì Korodúrò Church Bus Stop owó ní onírin ìlú Èkó 08033378254. Bí wọn náà bá lè farahàn lọ́jọ́ Sunday, a máa dòròrò àṣeyọrí lé olórí. Ọ̀ọ́nì ṣàṣẹ tí mo lórúkọ jẹ́.
1: From Lagos, this is
2: Jordan.
3: 5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: kò dédé àkókò yìí ẹ tún kàbọ̀ sópin ọ̀sẹ̀ èní lọ́jọ́ sátidé olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi pẹ̀lú mi nílò agbára lákòókò yìí náà ni wòlíì rọ tí a wà yìí tọ́lọ́run bá sì ń lò fúngbà tí a wà yìí gangan prophet dr ms fabi yìí bàbá possibility jp bàbá ẹ súre fún wa.
1: jehova mímọ jésù kristi mímọ olùmọ̀ẹ́kẹ́ mímọ ọlọ́wọ́ ńlá ọlọ́wọ́ agbára ọlọ́wọ́ ìyanu ọlọ́wọ́ ìṣẹ́gun yàgbó yàjù kìnìún ayájúdà gbòǹdílé jésù gbọpẹ wa gba yín wa gbogbo àwọn tó ń jáde lọ lónìí olùwàjẹkùn lọ láyọ kọbọ láyọ mọnyàn farapa kọmọrògùn iná kọmọrògùn oró kọmọrògùn oró ọ̀nà kì í ní mọ́jọ́ kọjá máa yọkùn dìmọ́rùn kórùn kó má ọ̀nà gbọ́dọ̀ dì mọ́ wa ogó tí sìn gbójú tàtẹ̀yìn wa lọ àwọn ẹ̀tọ́ wa ọlọ́run kò gbà fún wa àníṣaláìní gbogbo agbára kágbára èyí tí ọ̀tá ń lò tán fi dojú ìjà kọ wá ọlọ́run máa gbaṣọ lọ́rùn ọmọ àdá láàrin
0: kí
1: wàá rí ọ̀nà lọ wọn ò ní dínà
0: mọ́
1: wọn ò dẹ̀ nípa kádà rẹ̀ dá in Jesus name
0: amen.
1: Orúkọ mi ni prophet ms fabi láti celestial church of christ òkè mọ́lẹ̀ cathedral god bless you.

0: baba eni ni ojo Saturday opin ose ni kilo ohun te ni fun alakoko yi
1: eh oluwa olorun yo so ju pupo niyan ni pe gugu en to ba ni laye olorun lo se ke awon ba pe orun mi la ni kini kan ni atorun mi la o atorun orun ti o mi la o olorun lo da gugu won eh now ni sin gba te yan ti wa mo baba direct o ya ki yan lo baba direct ko se ko fun yan o le bo mo ko ma so nkan mi fun yan ko je nkan mi ni baba ni my lad so fun wa iyan ni pe ta ba wo akole oluwa olorun yo so di pupo eni to le so di pupo ni mo so fun wa ohun lo so abraham do lowo to fi lagidigidi o so jacob do lowo lagidigidi o de elizabeth lohun o lagidigidi bibele wi pe emi o sanu fe ni temi a sanu fun iyan ni pe olorun fun re ma sanu fa awon to ba hun lati okan re wa o de ma ra anu gba o
0: amen
1: okan re a de bale
0: amen jesus
1: genesis 1:26 to 25
2: Oluwa fi da ẹranko ilẹ̀ ní irú tirẹ̀ àti ẹran ọ̀sìn ní irú tirẹ̀ àti ogbogbo tí ń rákò lórí ilẹ̀ ní irú tirẹ̀ Oluwa fi ìpè ó dára Oluwa fi wípé jẹ́ ká dá ènìyàn ní àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa kí wọn kí ó lè jọba lórí ẹja òkun àti lórí ẹyẹ ojú ọ̀run.
1: Ìyẹn ni pé Ọlọ́run tó dá òòdá wà fún ẹrú tí máa pe Oluwa Ọlọ́run rẹ yóò sọ ọ́ di púpọ̀ fún rere ọ̀rọ̀ ńlá ni o. Ìyẹn lọ pé ìbùkún ní fúnpẹ́ tó bẹ̀rù olúwa Psalm 128 nìyẹn ẹni tó bẹ̀rù olúwa ìbùkún wà fún ẹni tí ó bẹ̀rù olúwa kò sí ìbùkún fún ìyẹn ni pé ọlọ́run rẹ yóò sọ ọ́ di púpọ̀ ẹni tó lè sọ ọ́ di púpọ̀ òun lọ́lọ́run ta ló ṣe fún ó ṣe fún Noah ta ló tún ṣe fún ó ṣe fún Mose ta ló tún ṣe fún ó ṣe fọkùnrin ó ṣe fọkùnrin ní orúkọ Jésù àníṣẹrú àníṣubú
0: ìyẹn
1: ni ìwé Genesis 3 number 4 ejò bẹ̀rẹ̀ àríkèrèkè ní ọgbẹ́ dẹ́nì wọn pọ̀ fi ọlọ́run mọ́ ọlọ́run dẹ̀ lé wọn jáde ìyẹn ni pé tó bá ṣe déédé oníri reward ètí ọlọ́run fẹ́ fún ọkàn rẹ̀ adẹ̀ balẹ̀ ìyẹn ni ìwé 15:29 sọ pé olúwa jìnnà sí ènìyàn búburú ó sì gbàdúrà àwọn olódodo olúwa jìnnà èèyàn wo ni wọ́n jẹ́ a ti sọ̀rọ̀ fún ìfẹ́ látẹ̀kan irú èèyàn wo ló jẹ́ ṣé èèyàn burúkú ni ẹ́ àbí èèyàn dáadáa torí ẹni tó bá pè rẹ̀ lẹ́yìn dáadáa ó yẹ kó ṣe dáadáa ó ní ṣaláìní mo ní ìṣaláìní Deuteronomy 28 number 1.
2: Yóò
1: sì ṣe.
2: Tí wọ́n bá máa bá ìgbóhùn olú ọlọ́run rẹ̀ kí kì í sára láti ṣe ìlú àṣẹ ìpò àpọ̀ lónìí jẹ́ gbogbo wọn ìbùkún rẹ̀ yóò ṣe sórí rẹ̀ yóò sì tọ́ ọ.
1: Ajámúṣẹ lórí wa.
0: Amen.
1: A nílò àkúdá o. Olúwa jìnnà sí ènìyàn burú ó gbàdúrà àwọn olódodo nígbà tó rí Deuteronomy 28 number 1 yóò sì ṣe. tó bá ti gbọ́ràn yóò ṣe tó bá ti gbọ́ràn ìyẹn ni nínú gbọ́ràn yẹn ni ìbùkún wa wà ni àjẹyọ àti àjẹṣẹ́kù wà nínú àìgbọ́ràn yẹn ni agbára tí ń sọ ndalákísà wà ó ndalákísà o ilẹ̀kùn dẹ̀ máa ṣe àwọn tó fẹnu kò lórí ọ̀rọ̀ rẹ ọlọ́run máa tú wọn ká mo ti wá wà nínú ìwé òwe 11 number 24 ó ní ẹnìkan wà tí ń fọ́n ká àwọn náà tún máa ń di púpọ̀ ẹnìkan wà tí háwọ́ ju bó ti jẹ́ lọ ó ní kìkì àìní ló parí ìrìn àjò wọn. So tẹ bá.
3: Everybody, this is the sweet and it's about to get all funky today.
1: Great. Wọ́n tó ilẹ̀ sí Joseph àlá ni Joseph ńlá Ọlọ́run fi ọjọ́ iwájú wọn nínú àlá wọ́n gbógun tí kò má lè ṣe. Wọ́n gbà tí àkókò Ọlọ́run dé Ọlọ́run sọ Joseph di púpọ̀ nínú gbogbo mo pray fún ẹ ìwọ náà máa di púpọ̀. Mo náà máa di púpọ̀.
0: Ó
1: ní padà ṣaláìní. Àṣírí ẹ̀dẹ̀ bù. Àṣírí ò ní tu. Bí mo ti wí orí bẹ́ẹ̀. Bí mo ti sọ orí bẹ́ẹ̀. Jésù lọ wa. Ohun tí a ń bá bọ̀ ni ìsọdi púpọ̀. Hallelujah.
0: Hallelujah.
1: Nínú tó lè sọ̀rọ̀ ni púpọ̀ ni karata èèyàn wà bẹ́ẹ̀. Láti ti ṣe sí èèyàn ìhùwà sí èèyàn ó lè sọ̀rọ̀ di púpọ̀ àti iṣẹ́ téèyàn ń ṣe. Irú èèyàn wo ló jẹ́ kí ni wọ́n sọ nípa ẹ̀ ó lè sọ ẹ́ di púpọ̀. Bẹ́ẹ̀ ni ogun téèyàn ibi téèyàn ti jáde wá lè sọ̀rọ̀ láì ní ibi téèyàn dẹ̀ ti jáde wá lè sọ̀rọ̀ ẹni tó ní púpọ̀. So kì í kò ní ṣe pẹ̀lú iye ilé tí dáàdì ẹ̀ kọ́ dáàdì lè kọ́lé rẹpẹtẹ tí wọ́n gan ọba ní ìwà tó lè sọ ẹ́ di púpọ̀ díẹ̀díẹ̀ wu ẹ̀ máa lọ tán tí o dẹ̀ ní lọ lọ́wọ́ ti ẹ. Ẹ̀yin ọlọ́run ẹ̀já gbàdúrà agbára tí ò jẹ́ kí n jù báyìí lọ olúwa jù nù olúwa jẹ́ jáde láyé. Agbára tí ò jẹ́ kí n jù báyìí lọ.
4: Agbára tí ò ní jẹ́ jù báyìí lọ olúwa lè jáde gbogbo agbára tó ń jà máa yé lọ.
1: ẹrù tí kì í ṣe tèmi tó ń gbẹrù mi olúwa sọ kalẹ o.
4: Orúkọ Jésù ẹ̀mí mímọ́ owó gbẹrù tí kò ń ṣe tèmi olúwa sọ kalẹ kúrò lórí mi. Ó gbẹrù tó gbẹrù mi tí kò ń ṣe tèmi olúwa sọ kalẹ olúwa sọ kúrò lórí mi. Ó gbẹrù ẹlẹ́rù èyí tí kò ń ṣe tèmi tó dábẹ́ lókè tí kò ń sọ kalẹ.
1: Olúwa mú ọwọ́ ayé kò lára mi mú ọwọ́ ìtìjú kò láyé mi.
4: Orúkọ Jésù olúwa mọ́wọ́ ayé kúrò lára mi olúwa mọ́wọ́ ayé kúrò lára mi gbogbo ọwọ́kọ́wọ́ èyí tó já mi tó ń já mi bọ́ tó já ń lọ jìnà ó yá mú kúrò ìwà wa bẹ́ẹ̀ kó gbẹ sọnù ó yá ẹgbẹ́ sọnù gbogbo ọwọ́kọ́wọ́ nu ayé mi ọwọ́ tó ń pàmì padà ọwọ́ tó ń já mi bọ́ ọwọ́ tó já ń lọ jìnà ó yá mú kúrò ó lẹ́ mú kúrò gbogbo ọwọ́ bẹ́ẹ̀ yẹ ẹgbẹ́ sọnù ẹgbẹ́ sọnù.
1: Jáde lọ lára mi. Jáde lọ lára mi oògùn ọjọ́
4: tó ti bẹ́ẹ̀.
1: Gbogbo ogun tó lè sọ mí da láìní tí ò ní jẹ́ kí n di púpọ̀. Agbára tí ò ní jẹ́ jù báyìí lọ ó yá jáde
4: o. Gbogbo Jésù gbogbo ogun tó ò ní jẹ́ ẹni púpọ̀ gbogbo ogun tó ò ní jẹ́ ẹni púpọ̀ ó yá jáde lọ jáde kúrò lára mi kí ló ń tó ṣe láyé mi. Jáde ó lọ ẹlé wọn jáde gbogbo ogun tó ti jẹ́ ẹni púpọ̀.
1: Ẹ jẹ́ gbàdúrà ẹrù tó ń gbélé mi lórí tí ò jẹ́ jù báyìí lọ ló aṣọ ẹrù yẹn kalẹ̀.
4: Gbogbo Jésù gbogbo ẹrù tó ń gbé mi lórí tí ò jẹ́ jù báyìí lọ gbogbo ẹrù tó ń gbé mi lórí tí ò jẹ́
1: ẹjẹ gbẹrúwa mo fẹ ju bí mo ti wà yìí lọ ẹjẹ ń ju bí mo ti wà yìí lọ ẹ gbé mi lélẹ oṣù kẹjọ yìí ẹ má jẹ ń ṣaláì lóhun tó dára àdúrà.
4: Orúkọ Jésù olú ẹ fàyè gbà mí mo fẹ jù báyìí lọ olú ẹ gbé mi dìde ní oṣù kẹjọ 2020 olú ẹ gbé mi dìde gbèsè mi dìde láyé mi dìde lọ́mọ mi dìde láyé mi dìde.
1: Bí o ti wé ọ̀dẹ̀ máa rí bẹ́ẹ̀, ó máa jù báyìí
4: lọ,
1: iṣẹ́ rẹ máa pẹ̀ ká, ìgbéyàwó rẹ máa pẹ̀ ká, ó dẹ̀ máa mẹ́sàn-án rẹ jáde wá, àlá burúkú dópin, ìran burúkú dópin, àìsàn dópin, ìjákulẹ̀ dópin, gbèsè àti àgbàna ó dópin, ọ̀dọ̀ ẹ̀dẹ̀ máa là, ilẹ̀kùn á sí fún ẹ̀ ó máa mọ̀ ṣe, ó dẹ̀ ní da láì ní, in Jesus name. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 091 26 26 28 28 82 82 16
5: 16.
1: Níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
5: voice or text. WhatsApp ẹ lè fohùn ránṣẹ́. Fọ́n tó bá fẹ́ pè yín kọ ìrọ̀.
1: Ẹ̀rọ kejì òun ni 080 50 50 27 27 56 56 21 21. Ẹ̀rọ ìkẹta
5: ni
1: 070 70 69 69 94 94 99 92 92. Pè mí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ àdẹ̀lá ilẹ̀kùn ayé. Òun ni Echo Bank 38 12 15 58 68 43 38 38 12 15 15 58 68 43 báǹkì kejì ta lè fowó tó jẹ́ church account. Ó máa gbé orúkọ church jáde talákọ̀ọ́kọ́ yẹn ni Fábíyì Michael Osoji eléyìí Fidelity Bank ni ó máa gbé Celestial Church of Christ Oyikimole Ayo Parish. Òun ni 411 411 01 01 89 89 25 25 2 2 411 101 01 89 89 25 25 2 2. Kọ́ mi ni Prophet Dr. MS Fabi Baba Possibility. Kò sí ohun tí mo mú ìtọ̀ wá lé ni pé Ọlọ́run ló máa ń sọ ní púpọ̀. Tẹ̀lé Ọlọ́run, má para lẹ́yìn Ọlọ́run. Sórí bíi díẹ̀ tó níyẹn tó bá mójútó, ó máa ju bó ti wà yẹn lọ. Mo lè gbàdúrà wàrí tiẹ̀. Ṣé má gbàgbé àwọn ẹ̀sìn Sunday wa? Ọ̀la ni Sunday. Má jókòó sílé, ó ti sú mi àwọn pásítọ̀ yẹn. Sórí adánilóró fagbára kọ́ ni àwọn náà ní mẹ́sẹ̀ tí wọ́n ń pà sí ẹ. Sórí kò sí ayédàpọ̀ mọ́ ayé mọ́ ìjọ ìdàpọ̀ mọ́ ayé. Ṣùgbọ́n irú àwọn ayé bẹ́ẹ̀ yẹn wọ́n nágbà lórí ẹ̀. Mo retí ẹ lọ́la ìjà kan sin Ọlọ́run ní Celestial Church of Christ Oyikimole Cathedral ní Kọ́lá ní Kọ̀má níbo láti gbogbo ìlú Èkó pátápátá tó o bá ti mọ abúlé ẹ̀gbá tàbí yàrá pájà tàbí ìpájà ẹ sọ pé ẹ ń lọ sí Oyikimole. Oyikimole number 7 ni Kọ́lá Road. Yóò dára fún ní ọ̀la mo retí ẹ ní àtàn ọ̀bẹ̀rẹ̀ níwájú gòrò ni gbogbo ẹni tẹ́wà lágbègbè pátápátá ẹ̀jọ́ yìí wá bẹ́ẹ̀ ní Korodu lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà ni ṣùgbọ́n ní gbòòrò ní ṣódàrí mo retí níbẹ̀. majemadese
6: amen
1: ni shubuda ni ni ajinde ni ewupe ni singa moreti nbe ni sunday ni online na ni o e o pe sibale fe se e ma ba jesu pade ni ebe musireti majemadese
6: amen
1: musure fun yin ilekun tutun ma se
6: amen
1: asiri yin o de ni tu
6: amen
1: ofa kun ati ma nja ni bo ko ni bori wa
6: amen
1: mo gbadura o ma ju bo ti wa yin
6: amen
1: en to wa ni ko ni ri be apare
6: amen
1: jesu lo wa
6: amen
7: komi ni genesis oluwa se so mo dupa lowo olodun iju ni mo ti wa mo dupa lowo olodun pe eh suze to koja lati bi ose bi meji ni mo ti strong amo hospital ti mo logun tan fun bi mo se ndo be nikan to se mi tun po si temi e wa ni ken pa ogun yen ti mi wa lo mo mo dupa lowo olodun pe ni suze to koja bi daddy se bere si ni so pe ka yen do awon kan wa mi bi para ni pe ka gbadura mi o le jide ma tun joku ngba to ya lagbara yen kan je ni bi mo se bere adura ni bi mo se gbadura bi daddy se so pe gbogbo an tara pe ka gbe kan lo ko tu wa lara bi mo se wa ri ato lara mi ni yen ngba ma ma fi dele bayi awon mi tun ni bawo ni ah mo ni olodun ni ki wa tun se to koja awon to ton reti pe ase mi ni wa ni mo ni wiwa ti mo wa gan pe mo ni gbagbe pe tin ba de bi mo de dupe pe olodun tun mi sile mo gba itu sile patapata
1: gbogbo eyin ti nkan se totoju nkan sile abi ofa bi aisan ni mo loruko Jesu ero ti e le pe mi si 091 26 26 28 28 82 82 16 16 e pe nibe yen WhatsApp ni yen pelu
5: message baba pastor lori WhatsApp e le fun ranse fo to ba fe pe yin ko ero
1: ero keji oni
5: 080 080 50 50 27 27 56 56 21 21
1: ero iketa
5: ero iketa
1: 070 070 69 69 94 94 99 92 92 pe mi kin gbadura fun ona re ade la ile kun asi oun ni echo bank 38 38 12 15 15 68 68 43 38 12 15 15 58 68 43 bank keji ta le fowo to je church account o ma gbe oruko church jade ta lakoko yen ni Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish oun ni 411 411 01 01 89 89 25 25 2 2 411 01 01 89 89 25 25 2 2 ko si ohun to se to gbe o nitori jo 41 elewo ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti sam 50 number 5 ma so oni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro oni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi ni di ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale
6: amen
8: gbogbo ajaga ogun lo ma ja olorun baba possibility ma se yanu
9: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adura ati si ojo Sunday se lo de o, gbogbo ojo Wednesday lososẹ ipade half possibility, laago meso wuro da go kan san, ojo Friday keji lososu ni so oru ma nwaye, laago mewa le, esin ojo osin mi ma nbere laago mewa wuro da go meji abo san, ewe, ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikorodu, Tokale 5, Fasasi Anibaba Street, Ofo Yenuga Street by Technical College Okeota Ona Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade half possibility laago meso wuro da go kan san Friday to kẹyin osu ni so oru laago mewa le aago mewa wuro daago meji abo san lesin ojo Sunday ma nwaye o farahan lawon pade adura won yi oro re asese Prophet MS Fabiyi JP Loluwa nlo
10: fara lowo adura 091 26 28 82 16 tabi 08050275621 eko lo pe
11: 070-69-94-99-92
12: From Lagos, this is
13: Jordan
12: 105.5 FM.
13: This is Jordan 105.5
14: Station with a voice for untrue

0: kí ọrùn.
1: Hallelujah.
0: Mo kí gbogbo ọmọ lọ́pọ̀ go ni fún Elédùmarè.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Wòlíì Moses Ọláréwájú Bankole olùfẹ́. Níbikíbi tó ti ń gbọ́ mi, àmì ni kó máa ṣe. Kí Olúwa nínú àánú rẹ̀, nínú ojúrere rẹ̀, kó gbà ọ́ lọ́wọ́ ajúni lókùn. Mo gbàdúrà wípé bí Olúwa ti wà, àwọn tó kú ọ ní ìkógun lọ lórúkọ Jésù, àgbẹ̀ lọ́wọ́ wọn. Mo ní àgbẹ̀ lọ́wọ́ wọn. Àwọn alágbára òkùnkùn tí wọ́n ní wọ̀n ní yóò jẹ́ èèyàn, àgbẹ̀ lọ́wọ́ wọn. Iṣẹ́ ìyanu tá mú ọmọ pé alágbára ni Jésù kó ṣẹlẹ̀ sí ọ. Kí Olúwa tó yà ọ lẹ́nu. Mo ní kí Olúwa kó yà ọ lẹ́nu. Gba ògo rẹ. Lónìí ni mo sọ gbogbo ẹyin tí ẹ ṣe àṣetì lórí iṣẹ́ kan, lórí ohunkóhun tó ti ṣe àṣetì lórí lórúkọ Jésù, kí ọ̀nà là ń bẹ̀. Mo ní ní ẹni ẹ̀rìà tó ti ṣe àṣetì, o kọ́lé tì, o sanwó mọ́tò tì, ẹni mí sanwó ilẹ̀ tí tó fi gbà lọ́wọ́ ẹ̀. Gbogbo àṣetì níbikíbi ní ẹni ẹ̀rìà lórúkọ Jésù tó ṣe àṣeyọrí. Agbára àṣeyọrí lórúkọ Jésù kò wá orí. Gba ògo rẹ. Gba ògo rẹ. Mo ní agbára àṣeyọrí. Sọ pé agbára àṣeyọrí. Ohun tó dùn láyé ìbẹ̀rẹ̀ pé kéèyàn bẹ̀rẹ̀ nǹkan kó parí ẹ̀. Bíbélì sọ pé ó ní òpin ohun gbogbo dára ju ìbẹ̀rẹ̀ ìrìn lọ. Ọ̀pẹ ló pe èèyàn. Wọ́n ní starting ni wọ́n ní finishing. Kó wọ́n dẹ̀ mọ̀ pé agbára kan nílé wọn ni. Gbọ́mi agbára tó mú kó ní starting tó ní finishing. Agbára ẹ jóná báyìí. Gba ìrànlọ́wọ́. Gba ìrànlọ́wọ́. Mo gbàdúrà níbikíbi tó ti ń gbọ́ mi. Tẹ ọwọ́ ẹ, ọwọ́ tó fi ń gba owó. Òní ni mo sọ sí ẹ lọ́wọ́. Lórúkọ Jésù lọ ní àkójọ. Kí wọn náà dálékọ́. Kí wọn náà dá mọ́tò rà. Kí wọn náà ṣe àṣeyọrí. Ká pè ọ́ ní ẹgbẹ́ àwọn aláṣeyọrí. Ká pè ìwọ náà ní ẹgbẹ́ àwọn olóríire. Ká pè ìwọ náà nípa ní orúkọ àwọn aláṣeyọrí. Gbọ́mi. Òní ni kì í ṣọlá o. Ìrànlọ́wọ́ tá mú káyé sọ wípé àwọn bẹ́ẹ̀ sin ọlọ́run rẹ, kó dìde fún ọ. Mo ní kó dìde.
1: Gbà.
0: Ojúrere. Dàbẹ́ ni pé ìwà nìkan ló wà láàrin èèyàn 1 million. Gbà. Gbogbo ibi tó bá wọ̀ kọ́rìnà rí ọ. Gbogbo ibi tó bá dé kọ́rìnà rí ọ. Ogo bi to ba wo mo ni ko rinori o.
1: Amen.
0: Ba
1: amen.
0: Ki ogo bi to ba wo ko ri oju rere.
1: Amen.
0: Oni mo so sinu aye re ka ra anu gba.
1: Amen.
0: Yes of well. Yes of well. E pade agbayanu ko ni ojo Sunday ni on the 9. Alagbara o. Ipade yi wo olufe on to ba mo ko gbohun mi loni o wa lara awon 300 ye. Torí pé anointing service ẹ̀ẹ̀kan lóṣù ni bó ti òkè pọ̀ tó gbogbo yín lẹ́gbọ́dọ̀ ní òróró lọ́wọ́. Ẹ̀yin kan ti wá tẹ̀tí gba òróró tiyín. Ẹ̀yin tẹ́ ẹ̀ ti gbà 300 ní aago 8:00 ní ọjọ́ Sunday láàárọ̀ ni o. Pàdé Wòlíì rẹ o. Torí àsìkò ìdílé rẹ ti tó. Gbọ́mi ó ti jìyà pẹ́. O nílò Wòlíì tá tì ọ́ wọnú àṣeyọrí. On the 9th ni Sunday ni. Ẹ̀yin 300 yẹn mo fẹ́ kẹ́ pè nísìnyí. Baba ẹ̀sùn àṣẹ mẹ́ta àti pé báwo la ṣe máa débẹ̀.
2: 091-58-99-4696. 091-58-99-4696 or 081-32-38-9415. 081-32-38-9415.
0: A ní àdúrà tó pọ̀ ń gbà lónìí bọ̀ ká tó bẹ̀ sí ń pray. Gbọ́ address torí ọ̀rọ̀ èmi àti ẹni ìlẹ̀ àdúrà. Àwọn tó dèèyàn mọ́lẹ̀ wọn kì í fẹ́ kéèyàn ó lọ. Àwọn tó dèèyàn mọ́lẹ̀ wọn kì í fẹ́ kéèyàn ṣàṣeyọrí. Àwọn tó dèèyàn mọ́lẹ̀ wọn kì í fẹ́ kéèyàn lọ́nà àlùyọ. Bíbélì sọ pé sátani ẹni tí kì í fẹ́ kí àwọn òǹde rẹ̀ kí ó lọlé. Èṣù kì í dèèyàn kojú òkè. O ti pẹ́ ń bí máa lọ Comario, and it don't feel like Domare, someone among the refiage. So no need affect but dua, I do an affect ba, but I took ba, and that way we're fire. 49, verse 24.
2: Ale bai kogun lowo alagbara bi
0: Ale bai kogun lowo alagbara bi
2: tabi ale gba won de lowo awon eri ti won to fun sugbon bayi ni oluwa wi a o ti le gba awon olode kuro lowo awon alagbara
0: oni ni oluwa mi gba ose
1: amen
0: oni bayi ni oluwa wi e gba won de lowo awon alagbara riba lika pali basaida arimo katana boko shenda baya bayi ni oluwa wi ohun aba ni ohun ase ni ohun to mule ni ohun dande ni ohun atidun ni ohun igbega ni ohun anu ni ayayayaya bayi ni oluwa wi a o gba awon ikogun owo ta ni
1: alagbara
0: alagbara to di o ko ju ole
1: amen
0: my god alagbara to di o ko ju ole
1: amen
0: eni to bo ni je olo mo ni ko ju ole
1: amen
0: Die was a man. Ma pe nisinisi be si pe titi ni ma fi gbe ma pe ase meta bi mo je feel yeye bi ina ba njo o ma fi njo nkan ni omo woli tun no pa yen pe mo ni ka pe nisisi baba mo need your kan ninu ororo yen o need the kan ninu e pe awon number yen fun won
2: 0915899 4696 0915899 4696 or 0813238 9415 0813238 9415
0: Agbo, alagbara to ku oni ogun lo ko ju eru ogun rale.
1: Amen.
0: Alagbara to ku oni eru lo mo ni ko ju rale.
1: Amen.
0: Binu asanimi ina kalajuru masani no makuri misia. Eni gbiyaru ya toni tikikilu atu she. Jesu gbelo wawo.
1: Amen.
0: Amma lono waga ogo ogbelo wawo.
1: Amen.
0: Ajindi atiye ogbelo wawo.
1: Amen.
0: Eni timo gbago otok pemi no modume jona ba ipi abarare ogbelo wawo.
1: Amen.
0: Oba mi o arugbo ojo gbogbo dilo jese o gbe lowo won
1: amen
0: awon to da ise re ru awon to da marriage ru awon to so wa kala fi ara re jesu gbe lowo won
1: amen
0: o gba o
1: amen
0: da jesu le
1: amen
0: lowo alagba ile baba lowo alagba ile iya eni to gbere kale pe awon ni aje ile iwon ni jo lo jesu gbe lowo won
1: amen
0: Ba to sile.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Ba.
1: Amen.
0: Oruko Jesu. Ba.
1: Amen.
0: Oruko Jesu. Ba.
1: Amen.
0: Oruko Jesu. Ba.
1: Amen.
0: Agba o. Ta lo ma bibi ni ta lo ma wole alagbara. Ta lo ma wole alagbara. Bibi ni pe awon alagbara aye ni alagbara. Ko pe won ni ole. But you won't sole. Awon to ba o fa. Bibi ni pe won ni alagbara. But he wo o nsole o de fe koja o de fe ni aluyo o de fe sorire sugbon nsole bibeli se eyan le ba oleja
3: ara
0: se eyan le ba bi mo se wa ti mi o se resla ki lo ba to ni do su aja se won ni to se pa yan iwo wa ndoju ko alagbara pelu pe bi o mele ah o lugala alagba to di omo le Ide ya jara ra e.
1: Amen.
0: Ide ya jani nu se.
1: Amen.
0: Koma ja.
1: Amen.
0: Koma ja.
1: Amen.
0: Koma ja.
1: Amen.
0: Koma ja.
1: Amen.
0: Koma ja.
1: Amen.
0: Koma ja.
1: Amen.
0: Koma ja.
1: Amen.
0: Ki ide ya ma ja.
1: Amen.
0: O ma ti ku awon yeba yi. O ma nko won ni o. Se mo pe ti ilu kan ba wo ilu kan lati ja. O ma ti ko kan ilu yen tan gbogbo ton ni ma ko.
3: Be
0: so. So bi o o ma ku olaru ni so koma segun baba ti baba o je segun komo to de o ti komo leru komo to bi so ni na momo ti mo so fun o aladu agba joko dada wo ororo lo na ma fi nja awon ajaga oni ni ojo pe orun soro lori aye e
1: amen
0: e da wonu adua lo so ti daddy
1: yes sir
0: so ti daddy
1: yes sir
0: so ke baba
1: baba
0: ta lo ko mi logun lo
1: ta lo ko mi logun lo
0: oluwa tu mi le
1: oluwa tu mi le
0: adua
1: o je
0: ko ko je so lo
1: ta lo ko mi logun lo Amen.
0: So pe owo awon agba.
1: Owo awon agba.
0: Okuku aye.
1: Okuku aye.
0: Ni ara mi.
1: Ni ara mi.
0: Jare.
1: Jare.
0: Aduo.
1: Owo aye.
0: Owo awon agba.
3: Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare. Jare.
0: Amen. Nibi to ba wa de duro. Baba.
1: Similar.